my good God, ẹbí ọlọ́run, ẹbí ọlọ́run, ẹbí ọlọ́run. Gbogbo ènìyàn tó ń bẹ lábẹ́ ohùn mi, akókòrè láti bí ọlọ́run, bí ọlọ́run. Bẹ́ẹ̀ lórí àwọn ọmọ tó fi ta ẹ́ lọ́rẹ̀ o, bẹ́ẹ̀ lórí ìgbéyàwó tó fẹ́ wọ̀ láì mọ̀, èyí tó ti wà nú ẹ̀ tọ́lọ́run mọ́ ẹrù rìn, bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ o. Kéèyàn ṣe ìgbéyàwó kọ̀, kéèyàn rí ilé ọkọ̀ jókòó sí, ẹ bí ọlọ́run. Kéèyàn bímọ kọ̀, kéèyàn róúnjẹ ọmọ jẹ ni, ẹ bí ọlọ́run. Kí èèyàn lóyún kọ́, kéèyàn rí bí láyọ̀ ni, ò kó dẹ̀ ṣèyá ọmọ yẹn kalẹ̀. Ọlọ́run ò ní fìkan gbà kan lọ́wọ́ ẹ bí ọlọ́run.

0: mi.
1: Ó ti jo
0: ilo. Agba lo la nbo le.
1: Yomi ni tupu ile wa.
0: Ogun agbegbe olawo so mi dije.
1: Tupu ta ma ti won mo ile wa Yomi.
0: Oluwa gba mi.
1: Yomi Olorun.
0: Ise ti mo se awon eyan fin kole.
1: Oluwa Yomi o.
0: Ma je ko dira fe mi na.
1: Je ko ran mi lorun.
0: Ise ti mo se awon eyan fin je eyan.
1: Ma je o le mo.
0: Orin do ko awon eyan fin je eyan.
1: Je ko ran mi lorun.
0: Ah, ise to se awon eyan ma fi yan won fi yanju.
1: Awon baku bi ta.
0: Bawo ni ti se wa je. O je lo sa won fi yan won fi yanju. Ti to ma yi pada.
1: Oluwa ran mi.
0: Ara bi Olorun. God help. Help me conscious.
1: Ẹni tó bá ràn lọ́wọ́ láyé kíkú oríire.
0: Mo ṣe ń rìn láàrin àwọn èèyàn ibi wa máa kọjá mi. Mo ti ń rìn níbi ibi wa máa kọjá mi.
1: Oroba Kaba Sáìlì Mọ̀hán.
0: Èyí tí mo fomi jébèrè ní kọ̀ọ̀kan fàánú dá mi lóhùn ní gbàgbà. Fi ẹ̀rí sẹ́mi náà lẹ́nu. Mo ti ń bá wọn yọ̀ Ọlọ́run ayọ̀ mi. Ṣé òní ní ọjọ́ tó máa yọ̀ fẹ́mi náà? Ẹ̀gàn yìí pọ̀ jù. Àwọn tí ò tó mi gan sọ̀rọ̀ sí mi. Àwọn tí ò mọ̀ ṣe jù mí lọ wọ́n advice mi. God help me consciously.
1: Help me consciously.
0: Lift me consciously. Heal my land. Tí ilẹ̀ tí mo bá ń gbìn sí ò bá jẹ́ ilẹ̀ tó ń léso. Ọlọ́run fún irúgbìn mi kúrò lórí ilẹ̀ yìí kó gbìn mi sórí ilẹ̀ tó ń so èso.
1: Kábíyèsí.
0: Fi olùrànlọ́wọ́ àyànmọ́ yí mi ká.
1: Fi olùrànlọ́wọ́ àyànmọ́
0: mi ká. Má jẹ ṣe làálàá lórí ọmọ kẹ́lòmíì wa máa jẹ ọ̀rọ̀ mi. Má jẹ ń tiraka títí ṣáájọ lórí ọkọ kọ́ wá ilé mi jáde ní kùtùkù mi. Olúwa gbà mí. Olúwa ṣàánú mi. Mi ò fẹ́ rìn bí ìyá mi ṣe rìn. Mi ò fẹ́ rìn bí bàbá mi ṣe rìn. Mi ò fẹ́ fọ́lò pátán ìran
1: wa.
0: Èyí tí wọn Ọlọ́run là kalẹ̀ ní the best. For I know the thoughts that I have for you is the thought of good and for you to have an expected end. Ẹbí Ọlọ́run kó má padà lẹ́yìn wa. Ó ti kọjá life recording. Àánú ni kò béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣàánú èmi náà. Àárín fún pọ̀ ń sàlẹ̀. You need to help me, O God. I have no power of my own. Nígbà tó bá ń kọjá láàrin ọ̀pọ̀ èèyàn tó wà mí. Má kọjá lọ lára mi láìyá. Má rí mi nílẹ̀ kó sọ pé ò fẹ́ ràn mí lọ́wọ́. Olúwa gbà mí. Olúwa jọ̀wọ́. Jọ̀wọ́ Ọlọ́run jọ̀wọ́. Do you know that some people are actually waiting to see you fall? They're just waiting. I can't do anything but Thomas or worship as a person. God help me consciously. You know what shall I do? I need to know what I am. I need to know what I am. Àwọn abẹ́ni díẹ̀ ru ogun tó tún máa ń bá ní ìgbé mo nílò wọn. Lord, assign them unto me. Bùkátà pa yìí. Bùkátà yìí pọ̀. Ogun àdágbé àdáfà yìí pọ̀. Ṣàánú mi Ọlọ́run. Yá ń pẹ́ tá a dẹ sílẹ̀ fún mi pé kì í ṣe sọ, má jẹ́ ń ṣe sọ gbà mí. Má ń pẹ́ tá a dẹ sílẹ̀ fún mi pé kì í ṣiṣẹ́, má jẹ́ ń ṣiṣẹ́ gbà mí. Ọjọ́ tí èṣù dúró dé mo máa sọ fún mi ọjọ́ náà má jò wáyé. Ọjọ́ tó máa sọ pé wọ́n ní gbọ́ ohun ẹ̀ mọ́ ọjọ́ náà má jò wáyé. Àwọn tọ́wọ́ máa dé ìṣeré rẹ̀ mi mọ́nú agolo Ọlọ́run tì wọ́n sí. Jọ̀wọ́. Ọlọ́run jọ̀wọ́. Can we beg God together, say.

lọwọ wọn ẹnu ọwọ yin sókè pé kó gbà mí ẹyin náà sọ pé gbà mí ọlọ gbà mí o gbà mí kó já mi gbà

0: lójoojúmọ́.
1: Anytime you try to enter into that water, àwọn èèyàn ti ṣáájú ẹ̀ wọbẹ̀. Wọ́n ti ṣáájú ẹ̀ wọbẹ̀. Kò ń lè wọbẹ̀. Kò ń lè wọ́. Wọ́n ní ẹjọ́ ẹgbẹ́ mi. Èmi mo kọ́kọ́ dé. Ṣùgbọ́n a ti rú tán kó tó di pé wọbẹ̀. Ọlọ́run torí mi máa rú omi lọ́jọ́jọ́. Má jẹ́ máa gba àánú lẹ́ẹ̀kan lọ́dún. Àánú fún ẹ̀kọ́ lọ́sù mẹ́fà. Àánú ojoojúmọ́ ni mo bèrè fún. Àánú everyday mercy.
0: Ohun tí mo bèrè fún
1: ni o. Everyday blessing.
0: Lójoojúmọ́.
1: I want to receive help from all angles.
0: Lójoojúmọ́ bàbá.
1: From the north, south, east and west.
0: Ràn mí lọ́wọ́.
1: Má jẹ́ kí àánú sú ọ láti máa ṣe fún mi. Ọ̀rọ̀ mi má jò sú ọ.
0: Má jò sú ọ.
1: Ọ̀rọ̀ mi má jò sú ọ.
0: Ràn mí lọ́wọ́.
1: Má jẹ ṣẹ̀rú ẹgbẹ́.
0: Má jẹ ṣẹ̀rú ẹgbẹ́.
1: Má jẹ kú sórí mo ṣe ṣe ṣe.
0: Má
1: jẹ kú sórí mo jìyà mo jìyà. Má jẹ máa bá wọn dún nísàlẹ̀. Jẹ́jẹ́ mi náà dún lókè. Má jẹ kó tọ́ fún mi korogodo.
0: Má
1: jẹ tọ́ fún mi korogodo. Ọlọ́run gbà mí. Lord help me. Èmi yóò gbé ojú mi sórí òkè wọn. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò wá ti wá? Ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ Olúwa wá. Ẹni tí ó dá òun òun ayé, òun kì yóò gbà kẹ́mi kí ó fi ẹsẹ̀ mi kú òkúta. Ẹni tí ń pa mímọ́ kì í sùn. Kíyèsí, ẹni tó ń pa Ísírẹ́lì mímọ́ kì í sùn, bẹ́ẹ̀ ni kì í tò pé. Olúwa ni olùpamọ́ mi. Olúwa ni òjìjí mi lọ́wọ́ ọ̀tún mi. Òrùn kì yóò pa mí nígbà ọ̀sán, bẹ́ẹ̀ ni òṣùpá nígbà òru. Olúwa yóò pa àlọ́ àti àbọ̀ mímọ́. Olúwa yóò pa mímọ́. Olúwa yóò pa àlọ́ àti àbọ̀ mímọ́. Láti ìsinyìí lọ, yóò pa àwọn ọmọ mímọ́. Yóò pa àwọn olóore mímọ́. Yóò pa iṣẹ́ mímọ́. Yóò pa ọkọ mímọ́. Yóò pa àlàáfíà mímọ́. Yóò pa oyún inú mímọ́. Láti ìsinyìí àti títí láéláé. Àmì àmì àmì orúkọ Jésù. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó ń gbọ́ ohùn mi tí ò tí fi ayé rẹ̀ fún Jésù, tó wà níbí, tó ń bi Ọlọ́run pé kó má padà, na ọwọ́ yẹn sókè, kó gbàdúrà yìí pẹ̀lú mi. Olúwa, mo gbà ọ́ lọ́sùn, mo fi ayé mi fún ọ. Mi ò lè dá ṣe é, mi ò lè dá gbé e. Àfi kó ràn mí lọ́wọ́, bá mi gbé e, ràn mí lọ́wọ́, kí ó rọrùn fẹ́mi náà. Tó bá gbàdúrà yìí pẹ̀lú mi, gbàgbọ́ pẹ̀lú mi pé Jésù ti dé ọ̀dọ̀ rẹ. Ìyanu dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lórí rẹ. Èmi náà máa bá ọ jẹ́rìí. Láti sí lọ àti sí láéláé. Àmì àmì àmì Jésù.
2: From Lagos, this is
3: Jordan.
4: 105.5 FM. This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.
6: Ọmọ ti jáde àṣẹ́ntẹ́lẹ̀ ni.
7: Sọ̀rọ̀ bá mi bá kẹ́yẹ sọ̀rọ̀ ká gbọ́ o.
8: Lọ́dọ̀ ọjọ́ Mọ́dé májẹ̀mú ìbùkún orí òkè Jẹ́rísìmù yóò jẹ́ ìpín ìwà àtọmọ rẹ̀. Ọba mi tó bùkún wọlé àìfi kọ̀ǹdíjà sí ti dé. Ọba tó mọ bá ṣe ń jẹ bá ṣe ń mù. Ọba tó ṣẹnu wa ní bùbá tí ò jẹ́ kẹ́bi ó pa wá. Ọwọ́ rẹ méjì lókè kó pariwo go go go go go go go go go go. Káàbọ̀ sí ọjọ́ àkọ́kọ́ nínú ọ̀sẹ̀ pásọ fọ́kẹ́yẹmọ ni bàbá lọ́bíyẹmọ ni mò ń jẹ́. Ìbùkún ni fún ọ ní ìlú. Ìbùkún ni fún ọ ní oko. Ìbùkún ni fún ọmọ inú rẹ. Àti ọpẹ́ ẹ̀kọ́ àkàrà rẹ. Olúwa yóò fi ọ ṣe orí. Ó kì yóò sì ṣe èrù. Ó máa lékè ṣá. Ìwà lẹ́yìn Ọlọ́run tó fara hàn ní orí òkè Sioni yóò jẹ́ ti ìwà àti ọmọ rẹ. Ní orí òkè Ọlífì ni àdúrà ti gbàdúrà ìwà àti ọmọ rẹ yóò gbà o. Mo lọ bẹ́jẹ̀ mọ orí òkè Tàbórà mọ kéde títóbi Ọlọ́run yóò fara hàn ayé ìwà àti ọmọ rẹ. Látorí òkè Amoni túrádé bá ìwà àtẹ́bí rẹ. Látorí òkè Gibua ò ní kó àkúrú tọmọtọmọ. Mo kéde látorí òkè Gíláàdì wàá gbẹ tọ́ rẹ lọ́wọ́ ayanijẹ. Bẹ́jẹ̀ mọ ìbùkún orí òkè Jẹ́rísìmù yóò jẹ́ ti ìwà àti ọmọ rẹ. Mo lọ bẹ́jẹ̀ mọ orí òkè Arárá tó ń ọ̀tún ohun rere ó bẹ̀rẹ̀ nínú ayé ìwà àti ọmọ rẹ láti èní lọ. Orí òkè Erébù ni mo ti mú àdúrà jáde náà mọ̀ ní ju ọ. Látorí òkè Kámẹ́lì mo kéde wàá borí ọ̀tá tọmọtọmọ. Ángẹ́lì gbé mi gẹ̀gẹ́ ó dé orí òkè Nebo àyípadà rere yóò bá ìwà àti ọmọ rẹ. Mo lọ bẹ́jẹ̀ mọ orí òkè Písgà mo kéde Abiyama yóò ní ṣàṣẹ dànù lórí ọmọ. Mo lọ bẹ́jẹ̀ mọ orí òkè Ẹ̀bà lórúkọ Jésù ìwà àti ọmọ rẹ ní forí gbẹ̀gún o. Ó yẹ máa ṣàmì Abiyama òkùnkùn ní pakuru mọ́ ọmọ rẹ. Ọmọ rẹ ò ní jí ajé rọrùn lórúkọ Jésù. Ọmọ rẹ kò ní lo ìrìn àjò àlọ́ ìdè. Ọmọ rẹ kò ní kárí bọnú níbi tó yẹ kó ti máa náwó. Ọmọ rẹ ò ní wálé ayé wá wòran àwọn ọmọ ológo. Ọmọ wa ò ní dẹnu arinlẹ̀. Lábẹ́ bó ti wù kó rí ayé ò ní fọmọ tó ọ láṣìírí. Ìjì ayé ò ní wọ́ igi ayọ̀ ọmọ rẹ lọ. Igi wọ ewé wọ́wé lórúkọ Jésù ò ní wọ́wé tọmọtọmọ. Máa bá fi lu igi àgbóhùn igi ayé máa gbóhùn ọmọ rẹ nílẹ̀ alàyè. Máa sì fi rí lu irin ayé àgbóhùn irin lórúkọ Jésù ohùn ọmọ rẹ máa dókè. ona ti rowo ko ni di momo re oni rogun o jade ko wole o ori oni taku olojo ayo re o oro bi jobi joko ni dekun lodede yin oro bi ayo yo kari ile fun gbogbo wa oni rogun ko le dawe ko le dajeun mo tomo tomo afi alafia ti emi kiku de iwa tomo re lade omo wo ni moya lai lai ayo ni somo wa didakuda igi gogoro ko ni kun wa tomo re loju omo wo ni wose egbin this and that ibanuje ko ni kan wa tomo re oni fi akisa se gbajumo keyin oju aye re tomo tomo bo se won je omo lo oni ta oni tan sona o ilaki jaju onire lo omo re oni jaju si olore re aye oni gboko omo te lo ko wa ba oni le abebe lu be eniyan ko ni ru omo re faye ko la po loju aye sugbon eri kinani loju orun loruko je ko ni fomo da oloro oni re omo re ko luran lowo to de o emi aji se tin dan kan ru ko ni pale wa tomo re aye oni bo so la lara mo re lojiji ogbo mo re oni wo kokun lojiji aye oni gbo mo lowo re osupo mo re yo tutu lati oni lo oru re ma je oru ifokan bale lori omo osan ma so tomo tomo ade ori re dade ogo aso wa tomo re di aso la opo wo iwa tomo re di opa ase iran ati alare re ra ko ni daru mo lowo olorun ayo ko ni je ka sunkun lori omo oluwa yo wo iwa tomo re se lanu owo ni battery emi o ni wa owo ti meje ba je lowo ma ni ogbadu oyibo ma loruko je wa lowo lowo tomo tomo aye oni deru si obe iwa tomo re o iko ni ja mo re gba lori pepe isoro tolorun oni bo da si aye oni da sagbada re paul somonu oni somonu rachel dake loju ayo loruko jesu oni dake loju ayo re david padanu omo oni padanu omo re isaiah 55:7 aye oni gbonje omo lenu re wahala koni ro omo re lorun o ya bi omo ifowo gbele nigba meta ma sami loruko jesu omo re oni wole loye aye oni wole banuje fomo re ile oni mi omo re o omo re ma serere lori ile omo re ma pade olore lori ile ile oni bu omo re male epo kerasi ki sun o ya ota omo re oni ni simi ogo eso ni rebeka fi chategu fun jacob loruko jesu aye oni gbogbo omo re felomi o je omo koni ju olenu o abi omo sami oni yan ge oni ya lodede re obirin ajoji koni bata omo re je papaparado ru loruko je koni ru omo re maso omo re obirin omo re okunrin koni si leya koni siyan oko re ma rowo ke o bo se n boko jije yi wa si boko joro omo re oni fowo mewe wa jeun eniyan bi orun atomo sogo loruko je koni dore omo re omo re oni di base je omo re okunrin koni di asinu iwe iji koni ja marriage yen o iji oda ni ja ni bi se ijo ni je budoko iwa atomo re omo re yo ni fowo si san ore fun o abi ya ma igba eleyi gbo le ko ayo ma si fun wa atomo re omo to fe yin re pa koni dagbere faye oga ile ise yi tete sami o lu ise mo se gba o aye omo re oni yo idin aye omo wo oni polukuru musu oba mi okan kokoko ki yo se olore gba ko gbi lose yi o afuni lo je ma wo be koni je ko pe busu lose yi o lose yi ran lowo re towo oluwa wa lose yi eni mi ma yo falake o baba to fi saba bora bi aso yo falabo lose yi dobodomo o lose yi gba yanu ti eri re ki tanboro oni lo omo re mo gba original aye omo re o ma so yes lo ni opo ni royin ayo tomo tomo gbogbo le pariwo emi ni re katani re

0: Jésù tó máa ṣiṣẹ́ ìgbàlàkárí ayé ni. Pásítọ̀ Ọdẹ́kúnlé Epaphras bàbá mi o, òun ni wòlíì olókìkí ọ̀hún o. Ọjọ́ bí yín ti wá kò lókè èèpẹ̀, àwa ń kí yín kú oríire. Happy birthday to you, sir. Ọdún èyí ò ní jáse mọ́, ẹ ò ní ṣàìsàn sáyẹtọ́ mọ́. Pásítọ̀ and Pásítọ̀ Mrs. Owólábí Ayọ̀mídé Ìfẹ́ Olúwa àti gbogbo ọmọ ìjọ Comfort Life Mission International Iwo Branch ni wọ́n ní kí n máa kí yín o. Pásítọ̀ Ọdẹ́kúnlé Epaphras bàbá mi o, Ọlọ́run arúgbó ọjọ́ tó ti ń gbowó yín ṣiṣẹ́ ìgbàlà kò ní kọ yín sílẹ̀. Once again, happy birthday to you, sir. Àti ìṣàbọ́dún lórúkọ Jésù Kristi.
1: Next.
2: Praise the Lord.
1: Hallelujah.
2: Orúkọ mi ni Mrs. Anike Raymond. Anike Raymond.
1: Okay.
2: Mo wá láti Ìbàdàn ní Omi.
1: Omi ń bì.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sohun ìyanu nínú ayé mi àtọkọ mi.
1: Nice.
2: Ó rí pé onílé dúró láti fi wá ṣẹ̀sìn.
1: Wọ́n dúró láti fi ń ṣẹ̀sìn.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó kọ́ ilé. Even ilé tí mi ò expect, ó kọ́ fẹ́mi àtọkọ mi. Last year, onílé yẹn dé lójijì. Ó kàn ní ká kúrò nílé láì ṣe nǹkan kan fún un.
1: Ẹ rẹ́ǹtì ẹ̀ sí ni.
2: A rẹ́ǹtì ẹ̀ ni, ó ní ká kúrò nílé.
1: Ok.
2: Mo wá sọ fọ́kọ mi. Ó dẹ̀ ní ilé yẹn ó ti ń bá lọ for the past 7 years. Ó ti wà nbẹ̀ káṣe nǹkan kan. Ó ní fún un ó ti ń wó igi láti wù ń bẹ́ẹ̀. Ó ní ọkọ mi kí la fẹ́ ṣe báyìí, onílé ní ká kúrò. Mo ní èmi nígbàgbọ́ nínú ìjọ tí mò ń lọ Ọlọ́run á ṣe. A ṣáà lọ síbẹ̀. Ó gbé ìyèpẹ bíbà.
1: Ó yèpẹ
2: ìyèpẹ mi. Nítorí ọ̀yẹ́ la wà ń gbà ẹ́. Mo mú yèpẹ bẹ̀yẹ omi òróró mo gbé lọ. Kò pé oṣù kan kọ́kọ́ san gbogbo kò lé yẹn. Ó pè mí, òun ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀. Mo lọ́ lọ́hún ṣeun. Ó ṣáàyà létà gbà sí máa dé bẹ́ẹ̀. Ọ̀tọ̀ ní plan wa, gbà tọkọ mi máa dé. Ó ní my dear, ilé yẹn Gerard la máa lò sí o.
1: Gerard.
2: Ó ní Gerard. Mo máa ṣe paraffin sí púpọ̀ lọ sí rọ́wọ́. Ó ní ṣébúwẹ́ náà sọ pé Ọlọ́run tó ń pè kò kí n dojú tì yàn. Onígbàgbọ́ nínú Ọlọ́run tó ń pè because mo máa ń lọ sí mosque. But kò sí jọ́sí mo ní mò ń bọ̀ ǹchọ́ọ̀chì tí kò sí owó bá kò sí òfin mi lówó.
1: Yóò dà fọpọ̀ yín.
2: Kò lè má fún mi ní owó, inú ẹ̀ máa ń dùn.
1: Yóò fún yín lówó mọ́tò.
2: Má fún mi lówó. Ilé yẹn kò pé 7 months. A ṣáà parí ilé o. Mo wá sí arúgbó ọjọ́ níbi báyìí ní February. Mo wá sí arúgbó ọjọ́. Bàbá mi sọ pé ká san 20,000. Ká bèrè tá a bá ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọjọ́ yẹn mi ò ní owó yẹn. Kò pẹ́ ara àwọn tó yẹ online ọjà àwọn online mò ń ṣe. Ara àwọn tó jẹ mí ló san owó wọlé. Mo ní máa san owó yìí. Ọlọ́run mo nígbàgbọ́ nínú ìpè bí mo ṣe dẹ́sẹ̀ wọ ibí báyìí ní arúgbó ọjọ́ yìí tí máa kú òǹbí káwọn náà dáṣẹ̀ wọlé tuntun. Mo tún fi yẹtọ̀. Mo ṣàkíyèsí 20,000 yẹn. Mo san owó yẹn. Mo wá sọ fọ́lọ́run pé tó o bá ṣe fún mi ìtúnu àwẹ̀ tá a fẹ́ ṣe nínú oṣù kẹta ẹ̀. Tá a ṣe ní inú ilé yẹn èmi náà máa wá jẹ́rìí sagbára Ọlọ́run bàbá mi. A ṣe ìtúnu àwẹ̀ nínú ilé yìí o.
1: Ẹ ṣe ìtúnu.
2: A ṣe ìtúnu àwẹ̀ níbẹ̀. Gbà tí mo débẹ̀ mo yí ilẹ̀ mo ní tọ́tọ́ yìí ni a ti kùn ta ó ti kunú ilé ó ti parí everything ó ti ń gbé fẹ́ẹ̀sì ẹ lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kò dojú sí mi. Ọpẹ́ mi ẹlẹ́ẹ̀kejì.
1: Mọ̀ ń bọ̀ ẹ wo nǹkan bí ọba jẹ́ nǹkan lójú tiẹ̀ mẹ́wàá ni lójú tèmi. Àwọn tí láńlọ́ọ̀dù ti lé ńlé December máa wo ló kò lọ lé tiẹ̀ náà.
2: Ọpẹ́ mi ẹlẹ́ẹ̀kejì mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because tí wọ́n tà ń kó lọ sílé yẹn èṣù gbóògùn gan. June 1st àárọ̀jọ́ yẹn ni mo san ọrẹ májẹ̀mú mi. Mo san tán mo sanwó ọrẹ bá ṣe gbọ́ program tán adẹ̀ jáde orí ọkọ mi àtọ́ máa lọ sí hospital.
1: Nice. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run jẹ́ sáré fowó àtọmọ dí obìnrin ìlẹ́nu. Ntọ́ ṣẹlẹ̀ ní testimony August là ń gbọ́. Ntọ́ ṣẹlẹ̀ ní June yẹn. Ẹ jẹ́ n kúkú ṣe báyìí. Ẹ̀yin wo lẹ fẹ́ sun ọrẹ májẹ̀mú tí náà. Bíbélì ní awọ fún awọ. Ohun tí ènìyàn bá ní ni ó fi ra ẹ̀mí ẹ̀. Àwọn kan ti san ẹyọ kan nú ọrẹ májẹ̀mú wọn méjì méjì lẹ̀mí mọ́ ní asan. Lágbára Ọlọ́run gbogbo ẹyin tẹ fẹ́ sun ọrẹ májẹ̀mú yín. Ọfẹ́ san tiẹ̀ náà lónìí ọjọ́ keje oṣù kẹsàn-án. Òní ọjọ́ program òní ọjọ́ ìpàdé agbára. Àwọn èèyàn ti dé Jesus ti bàbí o. Account number church ni fún gbogbo àwọn tó fẹ́ san ọrẹ májẹ̀mú. Account number ni 1966 36 38 73. 1966 36 38 73 Access Bank, Comfort Life Mission International, ni o gbe jade. Bi yin o ba wole elo eleyin ma 2017 4290 47 2017 4290 47 First Bank niye, Comfort Life Mission International niye, no gbe jade. Account number church ni. Ore ma je mu bere lati 2000 lo soke, awon mi san 5. Mo ra won ti san 5 elomi gan ti se keji re. Iwo na ba wa dashi.
3: Good music and
4: vibes.
5: Awesome
4: dog.
5: Every day, all day.
4: Ase accident yen po video wa lori phone mi. Po mo dupe pe ese yen o na ni mo tun gbe wa si bi bai. Because o ta n gbogun won fe ki n ri inu le yen gbe. Po mo dupe lowo Olorun.
1: O gba gbogun. Ibi a ni gbe omo gbe. Ibi en gbe gbe ma

0: Pàtàkì. Pastor Ọdẹkunlé Epaphras. Wọ́n ní rẹ̀ bíṣọ́ ọjọ́ ìbílẹ̀ níjọ́ keje oṣù kẹsàn-án. Wọ́n ti ń bí àgbà Ọlọ́mọbẹ Elédùmarè Àtúbọ̀dá yẹn àgbà. Wọ́n wo ilé ṣe sanrun ẹwà, olùṣọ́ àgùntàn rere, olùkọ́ rere, awo kọ́ṣe rè ṣe san, àfinimọ̀nà gbàgbọ́. Àrídùnnú rẹ̀ wà, àwọn ẹni dáre sọkun, wọ́n ẹni dáre pòṣe, dédé rẹ̀ ń rí kínú wọn ń yùn, káyọ̀ wọn kún dédé gbà, wọ́n ẹni rí wọn sọkun, wọ́n ẹni rí wọn bọ̀nù jẹ́. Iṣẹ́ Olúwa ìwé kọ́ lè wà ní bọ̀jẹ́ mọ́ wọn ọwọ́ náà ṣe Èdùmarè o. Ibà ẹni Pásítọ̀ Ọdẹkunlé Epaphras dédé ìjọ Ọlọ́run rè fọ́ka kí wọn.
1: Ẹ wo ẹjẹ máa ń lọ Jesus City, gbogbo ẹyin tẹ fẹ sun ọrẹ májẹmú yín lónìí, ẹkúnlẹ àtẹyin tẹ ti san rí. Mo gbé ọwọ́ mi sókè látòní lọ, ọ̀run àánú rẹ sí in the name of Jesus. Ètò ṣe lóṣù ìwọ̀n kà mọ́. Account number ni 1966 36 38 73. 1966 36 38 73. Access Bank, Comfort Life Mission International ni ó gbé jáde. Bí yín ọba wọlé ẹlò eléyìí mà 2017 42 90 47 2017 42 90 47. First Bank nìyẹn, Comfort Life Mission International nìyẹn ní ó gbé jáde. Account number church ni. Gbogbo lé ẹja lọ Jesus City. Tẹ bá ti wọ mọ́tò láti ìwò road, ẹ wọ mọ́tò tó ń bọ̀ ní ìkéré, ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní yànàkọ̀ yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ ní ẹjọ́ ìwà pẹ̀lú Apple méjì.

0: ga. Lóni la gbé ẹwà àárín àwọn èèyàn gidi. Wíìkì yìí nínú gbogbo wíìkì tó ti lò láyé eléyìí ló máa dájú.
1: O
0: ma hali hẹsà.
1: O
0: tó fẹ́ fowó ṣe tó gbélẹ̀
1: yìí.
0: Mo rí tó fẹ́ fowó ṣe
1: jókòó.
0: Torí ìrànlọ́wọ́ ti pin.
1: Ní
0: wíìkì
1: yìí
0: ẹnìkan èèyàn kan tó jẹ gbẹgbẹ̀rún
1: èèyàn
0: yóò dìde. Yóò bẹ gbẹrú. Yóò bẹ gbẹrú. Ohun tó mọ ṣe yẹn. Lọ ṣe wájú àwọn èèyàn gidi. Joseph ti ń tú àlá ti
1: pẹ́.
0: O ti ń lálà ńlẹ̀ wọn. Àlá ló fi sí ìṣòro. Bọ̀ lọ́jọ́ tó sun níwájú Farao. Ó gba òkà ọba. Ó gba
1: ilé
0: ọba. Ó gba àrùkẹ̀rí ọba. Ó jókòó lórí ẹsẹ̀ ọba.
1: Ó
0: wọlé ọba.
1: Kò
0: dẹ̀ jáde mọ́.
1: Àyà
0: ma sá. Ohun tó o mọ̀ ṣe. Ẹ̀bùn rẹ. Iṣẹ́ rẹ. Ọpọlọ tó o ní. Ọgbọ́n tó o ní. Ní wíìkì
1: yìí.
0: Kó ta ọ sínú owó. Mà lé dasa. Tó ń tẹ́ èèyàn bá mọ̀ ṣe ò bá ti mówó wá.
1: Ìfọ̀tì àgùdà tó gbọ́ bí gí mọ́ni. Bí
0: àṣẹdà ni.
1: Bẹ́ẹ̀ ni
0: yàgá àbálẹ́zẹ̀
1: yá.
0: Ohun tó o mọ̀ ṣe gbúdọ̀ bọ̀ ẹ́.
1: Wọ́n ti àgùdà tó dé tó fi jù.
0: Ó tún ṣẹ́kù.
1: A ní mo have left of
0: one. Àṣẹ ni mò ń lò lé.
1: Àjúdọ̀ tó ti dìde.
0: Wọnú ògbó. Wọnú ògbó. Wọnú ògbó. Wọnú ògbó. Nǹkan burúkú ni.
1: It's very bad.
0: Tó máa pàtẹ́wọ́ fún yàn láì fún yàn ní nǹkan.
1: When they applaud you, when they applaud you, I will
0: be with that compensation. Appreciation without compensation.
1: Wọ́n fẹ́ máa pàtẹ́wọ́ fún yàn láì fún yàn ní kọ̀ọ̀kan.
0: It will end up in frustration.
1: Bẹ́ẹ̀ ni ó máa di ìtọ́jú sún ní mi.
0: Oh my God.
1: Ìtọ́jú sún ní mi.
0: Àwọn èèyàn gbé ọ dìde. Iṣẹ́ rẹ ó là. Wàhálà. Bólú ó máa là. Bólú ó máa
1: là.
0: Bólú ó máa
1: là.
0: Indanebo. Mo ní àdúrà méje.
1: I have 7 points
0: for this. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tàwọn tó lọ sànú fún mi.
2: Praise the Lord. Orúkọ mi ni ẹ̀rí Gbémisọ́lá. Mo wá láti ìlú Èkó ní Agége. Mo gba ilé sí ìlú Èkó. Èmi special tenant. Tí gbogbo ènìyàn tí òjò bá ń rọ̀ tí wọ́n bá ń gbé mi níta. Nítorí pé èmi special, mo lórí ọ̀fẹ́ láti gbé mi nínú yàrá. Tí n bá wá ṣàkọ tí mi ò gbé mi, bẹ́ẹ̀dì mi máa bá mi gbé mi. Rọ́ọ̀gì gan á gbé mi, tẹlifíṣàn gan máa bá mi gbé omi. Mo wá sọ fún ẹ́jẹ̀ntì tí wọ́n fún wa. Ẹ jọ ẹ bá mi wá solution sí yàrá yìí. Ó ti ń jò jù èmi àtàwọn ọmọ mẹ́rin tójò bá ti dé tó bá jòrú ni kò sórun. Wọ́n ní kí n lọ mú owó ọdún kan wá. Mo dẹ̀ fún wọn ní owó ọdún kan. Ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì mi ò rí káfíńtà. Mo bá padà lọ bá wọn. Ẹ jọ sà mi ò rẹ́ni bọ́dí. Wọ́n ní owó tí mo mú wá kò tó. Ẹ́stímẹ́tì tí káfíńtà ṣe owó yẹn kò tó rárá. Ó dá ẹ kó wá kí n fi kún. Wọ́n ní mi ò tètè sọ̀rọ̀. Àwọn ti kọ́ fún láńlọ́ọ̀dù. Láńlọ́ọ̀dù ti náwó. Omi wá lé sí mi lójú. Mo wá fi wọ́n sílẹ̀. Mo wọnú ilé. Nígbà tó di aago mẹ́wàá àbọ̀ òjò bá tún ṣú. Special talent. Omi wá lé sí mi lójú. Ìrònú gba ọkàn mi. Ó yẹ kí n bẹ̀rẹ̀ prógíráàmù bàbá lórí rédíò ní 12:00. Mi ò mọ̀ gbà tí aago 12:00 kọjá. Mo wá ń ronú. Nígbà tó di 11:25, mo bá gbé rédíò. Bí mo ṣe tọ rédíò, bàbá bá ní, ó yá máa bèrè. Ó yá tètè máa bèrè ohun tó fẹ́ bẹ̀ yẹn. Ó yá máa bèrè. Mo bá ní, Olúwa o, ó yá gbalé mi fún mi. Ó yá tètè gbalé mi fún mi, mo fẹ́ gbalé. Bàbá bá ní, rárá, bèrè ju bí tó wà lọ. Bèrè ju lẹ́wọ́ ẹ lọ. Ó yá máa bèrè. Mo bá ní kí n bèrè ilé. Ẹ̀mí kan bá ní, oní kò jáyè. Ó jẹ́ bèrè ohun tágbára ẹ ká. Yẹ ẹ kọ́lé. Bàbá ẹ kọ́lé. Tètè bèrè ohun tágbára ẹ ká. Tètè bèrè. Mo bá ní òkè mi bèrè rúùmù mọ́. Olúwa o, ó yá gba rúmà pálọ̀ fún mi. Rúmà pálọ̀ ni mo fẹ́. Ẹ̀mí ẹ bá ní bèrè ilé. Ilé ni kò bèrè. Mo bá bèrè. Olúwa bèlè mi ẹ̀ta kò mí. Bèrè ohun tágbára ẹ ká. Mo ní rárá. Bàbá ti ní kí n bèrè ju lẹ́fù mi lọ. Ó yẹ Olúwa kọ́ ilé fún mi. Ó dá mi ò tiẹ̀ rẹ́ǹtì ilé mọ́. Olúwa kọ́ ilé fún mi. Nígbà tá a parí prógíráàmù, bàbá bá ní ká fi 30 minutes. Wọ́n ní ká lọ fi gbàdúrà. Mo bá dòbálẹ̀. mo bere si ni yira lori rogi mi o ti e wa bikita o mi o ba jo sori bed kokan mi oluwa gba ile fun mi ko ile fun mi ko ile pele mi yen tako mi bere ni isin bo ti e je ruman palo ko ti e gba ile mi iye o kole babe o ko o ti n koja ye mo ni rara baba authority ni kin bere ihun to ju ojo ori mi lo o ni kin bere ihun to ju level mi lo pelu atileyan olorun olorun ipe ori oke ogo laarin osu meji ah mi o ni owo ti mo fe fi rent ile o laarin osu meji mo ra ile mo wa la foundation mo pe iya mi debe kaka ko sadura igbe lo nke mo ba ni oke ori oke ogo yen oja yen ajo fe na ni bayi mo ba koja wa sori oke nigba ti mo de bi bayi ni December last year oba ni kara cement e yo kan nigba ti baba gbadura fun wa gba kokoro ile mo ni mo han gba kokoro ile mo ni mo han gba kokoro ile oba ni ko ma won mi si wa ni ori nigba ti mo pada de ile ni December ase ojo meje nbi mo pada dele laarin January si February mo kan ile mi mo kan mo se window mo se ilekun pe lati leyin olorun ori oke nigba to di June stro July nigba ti mo pada dele ni le June stro July mo bere si ni letters mo ni otorun authority ti ni kin seun toju ojo ori mi lo no capet ninu leyi mo bere si ni letters won wa bere si ni ba mi se wiring mo wa yan olorun ori oke yi ni ogo mo so fun olorun authority o bere ba mi pari e o di gba to ba pari e kin to wa si waju awon eyan nitori po ja mi lenu mo fe rent ile ni mo so eyin le ni kin bere ohun to jojo ori mi lo mo letters ase gbogbo window ase decoration mo ni mi o fe ile kun onigi mi o fe awon baba laye ti won lo ngba yen mo ni mo fe window gidi olorun authority iya mi lenu ni mo ti mi o lero iya mi debe ko le sadura igbe lo ko bere si ni ke oni biso ya orun ko ma ta sansan ohun dupa lowo olorun pe iso ohun ti e ta sansan mo do mo gbe olorun ori oke yi ga eri mi kejire mo so fun olorun authority wi pe to ba tun se leyi mo ti gbagbo mo de mo pe o tun ma se
0: e ti den mo nbo
3: rise to your feet everybody
0: aili munaika poili mo sanda on to ju income

0: From Lagos, this is
1: Jordan.
2: 105.5 FM. This is Jordan 105.5.
3: Station with the boys for entrepreneurs.
4: Bẹ́ẹ̀ni láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásọ̀. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rèé tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP. Bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa. Màmá ṣe bí ọba nínú ìrìn àjò mi alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi. Special Mega Crusade. Ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026. Ìrìn àjò mi yìí máa wáyé o. Pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí yóò ọ́fíìsì Fit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé Fit Fly lọ gbàgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan. Tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́. Má gbẹ́yìn o.

àwọn sẹ́nítọ̀ tí wọ́n ṣojú ìpínlẹ̀ Bauchi wọ́n ti sọ pé irọ́ o gbogbo ìfọ́nrán fídíò eléyìí ti ń lọ káàkiri wípé àwọn báńdíìtì wọ́n ti gba gbogbo ìlú Bauchi wọ́n ní irọ́ ni o àwọn sẹ́nítọ̀ ní irọ́ bàǹtàbàǹtà òun ni ìròyìn náà wọ́n ní kò sóhun tó jọrú fọ́nrán bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Bauchi ìyún náà wà nínú ìwé ìròyìn punch náà ló ti yùn síta láàárọ̀ tòní

0: This is not Jordan Drive, now they listen to, so we'll get better information. We won't give you no move an inch, but if you don't say one move, move your radio.
1: Hello, Lagos. Welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
2: the voices you need at work all day, every day.
3: Se Trump lo fe wa ma pa se fun o se nba ti lori oye ni ta fi ni awon ati e won jo se kini kan won jo se kini kan so ati gba lori lede Nigeria ene ko le ti wa ni siku ti tabi ka je wa sori agba ilese kan ko wa ya ki aye ma wa nidi Dene paro awon san re fuyi odun o ni se ka se ile bayi abi se su lo kon da yen se nu aye ni kolon ko ba wa
4: ami o kolon sanu
3: lati ye je ti o se wa se pe won da wo re duro
4: ami ami ami ase ma lo sanu wa lo ile de 090-6000-3352. Ẹ ká ti pè wẹ́ máa bá wa yọrẹ dùn yín lọ́lẹ̀ dákun. Hello.
5: Hello.
4: Ẹ ká rọ̀ sá.
5: Jọ́dá fẹ́fẹ́ mo rí bàjẹ́ o, ẹ ṣe mo dúpẹ́ o.
4: Àmì sá.
5: Ọwọ́ ẹni máa gbẹ̀tọ̀ yín o.
4: Àmì sá.
5: Sọ̀rọ̀ Atiku fẹ́ dá sí.
4: Okay,
5: so ni Donald Trump ti wà lẹ́yìn o. Ṣé Donald J. Trump ló ń bọ̀ wá bá dìbò bí? Donald Trump tó ń wá bí ó máa bó ti bá pa bẹ́ẹ̀ àmì Nàìjíríà sábẹ́. Tó máa rí nǹkan ọ̀pẹ ìfà pàtí pọ́mà yẹn lórí. O ní Atiwuru fi ṣe campaign sẹ́yìn. Mo lè jẹ́ lóòótọ́ rẹ̀ ní Tinubu àṣẹyìn kejì lágbára ọlọ́run. A ti rán láti padà láti àbẹ̀ṣẹ́ ṣe.
4: Ẹ ṣeun sá.
5: Ẹ ṣe púpọ̀ àdúrà
4: fún ẹ.
6: Ẹ
4: yí rédíò yín lọlẹ̀ dákun.
6: Ẹ má bínú sá.
4: Orúkọ yín
6: lọlẹ̀.
4: Orúkọ yín àti bíjọ.
6: Orúkọ mi Mr. Ṣẹ́gun Akínlágun.
4: Láti bo.
6: Láti Dìímù.
4: Ẹ káàbọ̀.
6: Ẹ ní gbogbo àwa ká ń sọ̀rọ̀, a kì í sọ òtítọ́ ọ̀rọ̀. Gbogbo àwọn ọmọ Nàìjíríà òtítọ́ ọ̀rọ̀ ó jìnnà sí wa. Pírẹ́sìdẹ̀ǹtì wa tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tó èrí ìṣọwọ́ àwọn gọ́vnà àwọn councillors ni ẹ sọ pé wọ̀n yẹn. Àwọn tẹ àwọn ọgbà lọ́wọ́ wa káà ní fẹ́ni tó ní. Ẹ sọ̀tọ̀rọ̀ sí yẹn. Ẹ sọ̀rọ̀ àtikú Ṣátikú ló ń bá yín ṣiṣẹ́ ìyẹ́jẹjẹ lójijọba ni. Ṣátikú ló ní kí nǹkan wọ́. Gbogbo yìí Nàìjíríà ẹ̀ ti sọ̀ títọ̀rọ̀. Ẹ tẹ bá ti ń jẹjẹkújẹ ní Yorùbá ò da. Ẹ rí nǹkan ẹ̀ ní sọ. Èèyàn ń fún ẹbí pa wá gbogbo Nàìjíríà ẹbí pa gbogbo Nàìjíríà. Ẹ wá ń dárúkọ Àtikú Ṣátikú ló fẹ́ bá yín ṣe ni. Ẹ tún wà ń bẹ̀ ẹ pọ̀ wọ gọ́vnà local government chairman lọ ń lówó. Ẹyin lẹ̀kú lè fi ń pa yín. Ẹ wá sọ̀rọ̀ Àtikú Ṣátikú ló ń bá yín ṣe ló ń ṣiṣẹ́ lọ́wọ́ ni. Ẹ bá ẹ tún wà ń bẹ̀ sọ̀rọ̀ pé kò jọ kó mú nǹkan wálẹ̀ kí ni má pa Nàìjíríà kú.
4: Ẹ
6: sọ tọ̀rọ̀.
4: Ẹ ṣeun sá.
6: Ẹ wá dárúkọ Àtikú.
4: Bó bá ṣe rí ìrànlọ́wọ́ ọwọ́ tẹ gbà ọ léhùn ṣùgbọ́n ẹ máa ṣe díẹ díẹ ẹ ló ẹ káàárọ. Ẹ káàárọ sá.
7: Ẹ kú iṣẹ́ ẹkú àtàárọ̀.
4: Ẹ sá.
7: Ẹni ọlọ́mọ láti fi ayé tòrò ìpele.
4: Ẹ káàbọ̀.
7: Ṣé rí Àtàtíkù àti gbogbo wọn ìjọba ọlọ́run ni kí gbogbo wa gbàdúrà fún kó dé. So nǹkan tó wà lórí ìwé Daniel lórí kejì ẹsẹ̀ 44 kó wá ṣe mọ́ Nàìjíríà lára kọ́lọ́run bá wa fọ́ gbogbo àwọn ìjọba tuntun yìí. Àwọn ìjọba èṣù ìkọlọmọba wa fọ wọn túútúú kó fìjọba ọlọrun rọpò gẹgẹ bí àpọ́sù yẹn ṣe sọ lẹ́ẹ̀kan. Ìjọba ọlọrun la nídìí o. O nìkan ṣoṣo ni solution sí ọ̀rọ̀ wa.
4: Bó
7: ṣe jẹ́ nìkan.
4: Ẹ ṣeun bá mi láti ibi tí wọ́n ti pè wá. Ẹ̀lú ta ló wà ń bẹ ẹ káàárọ̀?
8: Ẹ̀lú.
4: Ẹ káàárọ̀.
8: Kọ́.
4: Yes, ma.
8: Adékẹ́ni ló ń sọ̀rọ̀ láti abúlé Ẹ̀gbá.
4: Ẹ káàbọ̀ ma.
8: Nǹkan tẹ̀mí rí sọ sọ́rọ̀ ni pé ọlọ́run nìkan ló lè bá wa yanjú ẹ̀. Ọlọ́run ṣàánú wa lórílẹ̀‐èdè yìí ni. Nǹkan ò fara rọ. Àkọ̀rọ̀jú ni nǹkan ò fara rọ. Ẹlòmíì tó bá jẹ tààrọ̀ ó tún dalẹ̀ tó bá rí jẹ ni. Ọlọ́run ṣàánú wa kọ́lọ́run gbàjọba. Ẹ ṣọ́ àǹbáyébọ̀.
4: Yes ma, ìyá mi láti abúlé Ẹ̀gbá. 090-6000-3352. Ẹ̀lú ẹ káàárọ̀.
9: Ẹ káàárọ̀. Ẹ orúkọ mi ni Joseph Fadoka.
4: Mr. Joseph láti Fadoka.
9: Ṣé ẹni wọ́n ṣe tẹ́lẹ̀ ṣé ẹni ìgbọ́n mi ò ń pè mọ́? Kí ni o ṣe ń fún àkókò pé ṣe àwọn àwa Yorùbá àtòótọ́ rẹ̀ fún ọ̀páárọ̀ wa àtòótọ́ rẹ̀ rárá rárá. Ẹni tó ti jọba yìí tó pọ̀ sí i tó pọ̀ sí i ṣé ohun táwọn bá ti jẹ́ tẹ́lẹ̀ ṣé ìyẹn làárà sí i? Ṣé táwọn bá ti jẹ́ tẹ́lẹ̀ ṣé ìyẹn làárà sí i? Ẹgbẹ̀ àwọn gómìnà ní ìpínlẹ̀ èkó àwọn onípa gbogbo ìjàmà wọn ní àwọn káńsẹ́lò ní tó ní ọdọ́páyò lọ́jọ́ ìlú jẹ oúnjẹ fọ́sítì àtẹ́sílẹ̀ ìpáwọ̀ lọ́jọ́ ìlú jẹ tẹ́lẹ̀ but àwọn gbogbo yẹn kúrò lábẹ́ olympic rẹ̀ náà ó jẹ́ oúnjẹ fọ́sítì pé ẹ ní pé ẹgbẹ́ tó kù ní rí final rúkọ sí wa ẹ̀rẹ́mí tó so sí wa padà tó sọ̀ lára ọmọ ìyá jẹ wa tí mo bá lè gba sọ́ọ̀sì yẹn padà gbogbo kan tó lọ sọ́ọ̀sì gbogbo ẹ máa wá lẹ̀ àwọn ọmọ nàìjíríà àwọn ọ̀nà láti ta fún sára ní ìṣẹ́lá tó wá tó gbà wá ní ọlọ́run tó ṣàrìwọ̀ ọlọ́run apáwọn ṣe nàìjíríà dá o.
4: Àmì o.
9: Ẹ ṣe mo dúpẹ́ o.
4: Yes sir, yes sir, Mr. Joseph láti Fàgbà. Ìdí nù tá a fi ní òfún wo ìwòrìwò kájọ wò kájọ pupo laaro e na ni e ma mu opinion ni opinion popo e so tin ni elu e karo
10: hello
4: e karo
10: hello
4: e karo e karo oruko yin ati bi te tin pe
10: wa abel oruko mi lati yanu paja
4: e karo sa
10: chelo da ko wa mo Nigeria ko fe bra lo suri ya pe awon ko won lo suri ya da won si won like ya
4: ah ni je ya
10: it was what if one day ya lowo lowo lo first time eni ko gwa wa nkan to fa ya yen lo ma mo kuro o wa po o wa won wa de se nu pe o fun ara won won da so pe ko le se ko le se ko le ti se ko le ta se so in fact o wa mo Nigeria lo to osu wa osu wa osu wa abun ni je ku je abun ba baba to nso oro yen
4: e ma ira e ma da si oro pe e fe ma fi mu elomi e ja se ma lo laaro asiko ti ko wa papa mara awon ofin ati ilana ta ma nla le e fe tele ngba mi awon kan to si ma ndun mi ni ani te ba ti pe bo ba se ri lokan ti yin n to ba ri lokan ti yin ni ke yin o so iroyin la ka ni ke wa ja lori eto tabi ke ma gba oro elomi bi eni gbagba oti so a dupe pe okun lowo gbo awon ti ajo wa ni ile agodo laaro yi kin bere latori seyi adesoye latifat oyin konsola jamiu mujibat eniola ajo wa ni ile agodo na ni otoki bobola ayobami ohun lo wa ni ori TikTok to nje ke lanfani lati mo ri wa o live Karim Richard Eniola ohun lo mu gbalegbe re Adeyemi Nelson Abdul Samad ona wa pelu wa laaro ati dasa olu abidemi lagbara olohun titi ago kan ta tu lanfani lati ti pade ara wa lori eto bo se nlo adupa lawo Peter Olani Razak Adejare ati oloto agba yi lanre Johnson ajosepo wa ni baje ona le mi ere oluwagbe mi leke Adebayo your one and only MC Rawo agbalagbe omode tin pegbe baba iloko ti mo fi yo taaro e tolorun ba mi si sanse oni o san wa o ara jijeun ajo file wa se bugbe e ka ro

0: ohun ara nílùú akayode ọlásẹyìndé tí gbogbo èèyàn mọ sí ajirebi.
1: Ẹ bá wa lọ sórí ètò bó ṣe ń lọ lórí ìkànnì Jordan 105.5 FM lọ́wọ́ ọmọ yín MC Ìràwọ̀ àgbàlagbà ọmọdé tó ń pẹgbẹ́ bàbá rẹ̀ ló kọ. Ẹ̀rí Olúwagbémilékè Adébáyọ̀ wà níkàlẹ̀ fún yín ní gbogbo ìgbà. Ẹ sá lọ sórí ètò yìí bó ṣe ń lọ ni ètò. Ẹ lọ sórí ètò bó ṣe ń lọ lórí Jordan 105.5 FM. Ẹ pàdé ọmọ yín lórí ètò yìí. Yóò dá o.
2: Àmì bó ṣe lọ láńtẹ̀lé owó nílé ayé, bó bá ṣe ń lọ ẹjẹ́ àtẹ̀lé o, kàmọ́ bó ṣe jẹ́. MC Ìràwọ̀ ló lo tú ètò yìí o, bó ṣe ń lọ.
3: Yọ mi nínú tẹ́jì, problem iná lórí ni, ìgbà ilé ẹjọ́.
2: Jordan FM, ẹ máa bá wa gbọ́ níwájú ọlọ́wọ́n bá o. Ó yá ẹjẹ́ àtẹ̀lé bó ṣe ń lọ láńtẹ̀lé owó nílé ayé o, bó ṣe ń lọ láńtẹ̀lé o, ẹjẹ́ ká gbọ́. MC Ìràwọ̀ olótù ètò bó ṣe ń lọ ni. MC Ìràwọ̀ olótù ètò bó ṣe ń lọ.
4: Awesome talk every day and all day on 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
5: Iru ni mi tori pe a ki wa iru ti loja.
4: Facebook Jordan 105.5 FM. Twitter Jordan 05 FM. Instagram Jordan 105.
5: Mo gba ladura pe ki won ma firu mi sawati ilomo. Adia fun
4: 5 FM Lagos. Listen on the go at www.
5: Olomo ti yo wo omo re yi dojo ale. Eyin abiamo ti nwo omo re ti tun wo omo lomo. Eyin mo mi e di mi mo. Ẹ mọ́ tì mí sọ́run. Ẹ̀yọ́nú ọlọ́mọ lè mí fẹ́ o. Ẹ wò mí re. Torí ojú re la fi ń wowó. Tẹ̀rín tọ̀yàyà la fi ń pàdé ọmọ tuntun. Bí n bá ń lọ lóde, ẹ wò mí re. Ìbá gbogbo ẹ̀yin àgbààgbà.

0: ẹ ṣeun ìyá mi.
1: ọ̀ṣọ́rẹ́ mẹ́lẹ̀ gbàgbé nínú ayé mi èmi ọ̀dẹ́ gbàgbé rẹ̀ ọlọ́run ó gbé mi lẹ́kẹ̀ èmi yọ̀yìn ọ̀ bàbá.
0: orí ètò bó ṣe ń lọ la wà lórí ìkànnì alálùbáríkà jordan 105.5 fm pẹ̀lú mc ìràwọ̀ àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́ ẹ ló.
2: ẹ̀lọ́.
0: ẹ káàsán ma.
2: mo ti ṣe àbíkẹ́ jimá ló fi padà.
0: ok ma.
2: ẹ̀ra àlàyé kan tí mo jẹ ẹ̀fẹ́ ti ní pé káwọn èèyàn kú lè mọ̀. ẹ̀rọ mi wà láwọn òbí wa tó àbá tètè rọmọ bí ń gbà tàn wọlé ẹ̀kọ́ bóyá bí ká fi ń káàkiri ẹgbẹ́ táwọn lè bímọ ó fi yé nísìnyí ó yẹ pé ńgbà tán máa ń dán máa di pé bóyá pé wọn bá lóyún yẹn lẹ́yìn tán lọ bá ń lẹ̀ fún wa ní májẹ̀mú pé àkọ́mọ ìbá pé oyè ìgbà báyìí o àbí bẹ́ẹ̀ bá ti bí o ẹgbẹ́ padà wá o ẹ wá ṣe nǹkan báyìí báyìí fún o àbí gbà báyìí o tó bá tó ọmọ ọdún báyìí o wọn lè ní mí ọmọ ọdún márùn wọn lè ní ọmọ ọdún mẹ́wàá ẹ máa ṣe nǹkan báyìí fún àbí gbà tó bá fẹ́ ṣe ìgbéyàwó àbọ̀ tó bá àwọn tá a gbé wọn síkò ọ̀dì sọ́ta ó jẹ́ pé kinní bẹ́ẹ̀ nígbà tó bá máa ti di pé bóyá kinní àwọn òbí mi máa ti gbàgbé wọn ni wọn ti mọ́ pé bóyá pé nǹkan tí wọn ní káwọn wá sí ọ̀sán yẹn á lè máa da ọmọ láàmú
0: ara ti tu wọn.
2: kò wá síbi tó lè dé wọn á máa sọ fún pé ìyá ìyá òun lórí ọ̀rọ̀ tó ti sọ fún ìyá sí ìyá òsè yẹn ni o wọn á máa sọ fún pé ìyá ẹ ló wà nídìí ọ̀rọ̀ wọn ní túṣu désàlẹ̀ kòkò bóyá kó fi sọ pé bóyá pé àwọn ò ń ṣe pé ìyá ẹ gangan o ó ní gangan tán ni pé ìyá ẹ wá sí ni o tí ọ̀rọ̀ ti ṣe mọ́ o wọn ní tu débẹ̀ tó òun gbà tó má dẹ̀ sọ yẹn fún ọmọ ọmọ náà máa rò pé bóyá pé ìyá òun ló ń ṣe òun ìtọ́gbọ́n tó máa fi máa wá gbẹgbẹ́sẹ̀ tí ìyẹ kó gbé sí ìyá àti bàbá àti kankan tó jù lọ́mọ ọlọ́run kó sàánú wa
0: àní
2: dààmú
0: o.

0: afọgbọn ọlọgbọn ṣọgbọn irú wọn kì í kú sípò àgọ. Ẹnímọ̀ yóò mọ̀ yìí, ẹnímọ̀ yìí kò mọ̀ ọ̀hún. Hello, ẹ káàsán o. Hello.
1: Hello.
0: Hello, ẹ káàsán mọ̀.
1: Ẹ máa pé ètò ẹ kún ọjọ́ mẹ́fà o.
0: Yes, ma, ọjọ́ mẹ́jọ join ẹ.
1: Gbogbo ní ń kọ́ Madam Shola Jalato fún gbogbo ìkòròdú.
0: Ìyá mi ẹ̀ àmọ́, adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́.
1: A ti ń tẹ̀ látàárọ̀. Mo sọ pé gbogbo àwọn tó fẹ́ gba òwe wọn ṣàtìgbà. Kí ni náà dẹ̀ tẹ̀lé wọn, wọn lọ jẹun wọlé látẹ̀kan bí ìyá.
2: Jordan 105 FM.

ó wà ní ọ̀nà rẹ rántí orí tí a fẹ̀gúndé bíbànújẹ́ bá bu ọkàn rẹ ó ti rí bẹ́ẹ̀ fólùgbàlà dúró ọ̀rẹ́ mi má ṣekùn Ọlọ́run rí gbogbo ìlàkàkà tí ò ń là kọjá orí ọ òru tó ṣú dẹ̀dẹ̀ àárọ̀ ológo ń bọ̀ ó ń gbọ́

0: Hallelujah. Àwọn ogun kan wà tó máa ń dìde láti panú òkú ọmọ. Mo sọ ní orúkọ Jésù. Ogun tó sọ pé dandan, òun fẹ́ panú òkú àwọn ọmọ rẹ ní orúkọ Jésù. Ogun náà jóná. Mo sọ ní ìgbà kejì. Àní ogun tó sọ pé dandan ni, òun fẹ́ panú òkú àwọn ọmọ rẹ ní orúkọ Jésù. Iná ogun náà, ogun aparawọ, ogun adá ọmọ lọ́wọ́ kọ́, ogun asọmọdé ẹni ẹ̀yìn, ẹni ìdákulẹ̀, ẹni ìfàsẹ́yìn, láwùjọ àwọn ẹgbẹ́ rẹ̀ ní orúkọ Jésù, iná jogun náà. Mo sọ ti àṣẹ tàṣẹ, ìránṣẹ́ tó ń gbọ́ mi yìí, mo jẹ̀mú tó sọ pé ṣe ló máa rí àwọn ọmọ rẹ pé tó bá ti rí wọn pé wàá máa sun ẹkún ní orúkọ Jésù, iná jogun. Ìgbọ́wọ́lé òkùnkùn àti ènìyàn tó sọ pé òun fi ayé àwọn ọmọ rẹ pa ó lẹ́kún, òun dàrin àjò wọn rú, òun sọ wọn di ẹni ilẹ̀ àti ènìyàn lásán ní orúkọ Jésù, iná olúwa kò ju wọn. Gbogbo ọwọ́ adàrin àjò rú, gbogbo ọwọ́ asọ́ni di èrò ẹ̀yìn, gbogbo ọwọ́ apàràwọ̀ apanú ògo tí wọ́n gbé dìde sí àwọn ọmọ rẹ kí iná ojo wọn. Láti òní lọmọ pàṣẹ, òun wo ló ń fọ̀ tí ọjọ́ ọmọ rẹ ó ga? Ohun wo ló ń fọ̀ tí òjogun ọmọ rẹ ó yọ? Ohun wo ló ń fọ̀ tí ọjọ́ ọmọ rẹ ó gòkè? Ohun wo ló ń fọ̀ tí ò fàyè gbọ́n ọmọ rẹ láti ṣeré? Orísun ọ̀nà iná gbẹjẹ, iná gbẹjẹ, iná gbẹjẹ, ọ̀tá jẹ gàba léni lórí. Dárin àjò ìṣerere àti àyẹ̀mọ́ dúró tó gbọ́wọ́lé àwọn ọmọ rẹ mọ́lẹ̀. Àtohun àti ọwọ́ rẹ̀ ní orúkọ Jésù, iná olúwa kò jó wọn run. Láti òní lọ, ayé àwọn ọmọ rẹ kó mọ́ rí ìfàsẹ́yìn mọ́ ní orúkọ Jésù. Ayé wọn kó mọ́ rí ìjà kulẹ̀ mọ́ ní orúkọ Jésù. Ayé wọn kó mọ́ rí ìdíwọ́ mọ́ ní orúkọ
1: 105 FM Lagos.
0: Jésù, ohun gbogbo tó ń ṣiṣẹ́ bí mọ́ jẹ̀mú àti owó adàrin àjòrú tí wọ́n gbé dìde látorí sun tó ti lọ́kọ tó ń ṣiṣẹ́ nínú ayé àwọn ọmọ rẹ, iná jorun. Ẹnìkan gbọ́ mi báyìí, mo sọ ní orúkọ Jésù, ayé àwọn ọmọ rẹ kó wọnú àṣeyọrí, ayé àwọn ọmọ rẹ kó wọnú àlùyọ, ayé àwọn ọmọ rẹ kó wọnú ojúrere, ayé àwọn ọmọ rẹ kó wọnú ìrànlọ́wọ́, ayé àwọn ọmọ rẹ kó wọnú àṣẹ ìrọ̀rùn. Gbogbo ipá àti agbára asọ́ni di ẹni tí ayé ọmọ wò ní ẹ̀yìn nínú ìyá

àwọn ìpele àyànmọ́ tàbí bírin àjọ ayé ṣe rí ó má máa dààmú ní ìbẹ̀rẹ̀ àwọn nǹkan tó yẹ kó fàdúrà wa ọ̀tọ̀ nìyẹn àwọn nǹkan tó yẹ kó fiṣẹ́ wòlíì wa ọ̀tọ̀ ni àwọn kan wà tó yẹ pé ọgbọ́n ló máa fi wa ọ̀tọ̀ nìyẹn àwọn kan wà tó jẹ́ wípé ó ní ìdí kó dààmú lórí ẹ̀ kó kàn gbàdúrà kóluwa kó gbé ọ̀pàdé àwọn tó mọ̀ nípa nǹkan tó fẹ́ ṣe yẹ àwọn ibòmíì wà ó ní ìdí àti máa jagun kó máa béèrè ó kàn ní pé kí ọlọ́run kan sílẹ̀kùn fún ọ kó kàn wọ pele ibi tí àláẹ̀ wà ò ní so àwọn àdúrà tí mo fẹ́ bá ẹgbà lálẹ́ yìí ó ní pé ọfà tí ń da ọ̀nà ẹni rú ọfà tó ń da nǹkan rú mọ́yàn lọ́wọ́ ọfà tó ń jẹ́ kí ìṣújú ó báyàn kéèyàn mọ́ mọ nǹkan tó kù nínú ìrìn àjò ẹ̀ ọfà yẹn ni mo fẹ́ lé jáde lára ẹ̀ bí ọ̀tá bá dìde sí ọ ọfà tó máa fi bá ìjà nìyẹn nǹkan tí sátani ní lọ́wọ́ nǹkan tí ọ̀tá àyàn mọ́ ẹ̀ ní lọ́wọ́ nǹkan tí ogun ìdílé ní lọ́wọ́ nǹkan tí ipá agbára òkùnkùn ní lọ́wọ́ ó ní pé kí wọ́n da nǹkan rú mọ́ ẹ lọ́wọ́ ó bá ilé dàrú mọ́ ẹ lọ́wọ́ ó parí nìyẹn mami kì í ṣe pé òun mọṣẹ́ ṣe wọ́n dàrú ni o ọlọ́run ìṣe pé kò mọṣẹ́ ṣe wọ́n dàrú ni kì í ṣe pé ọmọ yẹ ò mọ̀wé wọ́n da ọ̀nà ẹ̀rú ni sà kì í ṣe pé ọmọ yẹ ò fẹ́ lọ́kọ wọ́n da ọ̀nà ẹ̀rú ni kì í ṣe pé ọmọ yẹ kò ní tọmọ gidi wọ́n da ọ̀nà ẹ̀rú ni so ọfà yẹ ni olúwa ní kí n lé jáde ọfà tí wọ́n fi da ọ̀nà rẹ rú ọfà tí wọ́n fi da iṣẹ́ rẹ rú ọfà tí wọ́n fi da ayé rẹ rú ọfà tí wọ́n fi da nǹkan rú mọ́ ẹ lọ́wọ́ orúkọ Jésù Olùgbàlà tó wà nínú orí rẹ tó lọ jókòó sínú èrò ẹ tó wà nínú ẹ̀mí ẹ tó lọ jókòó sínú ẹ̀jẹ̀ rẹ tó wà nínú ìrìn àjò rẹ tó lọ jókòó síwájú ẹ tí ò jẹ́ kó pàdé àwọn tó yẹ kó pàdé máa sàmì àmì líle ni kó o ṣe ọfà yẹn jáde ọfà yẹn jáde ọfà yẹn jáde ọfà yẹn jáde ọfà yẹn jáde ọfà tó gbé ayé ẹ kúrò níbi tí wọ́n ní kó lóore ti wá bá ọ ọfà tó gbé ìpè ẹ kúrò níbi tá ti ní kó ti rí ìrànlọ́wọ́ ọfà tó gbé ayé rẹ kúrò níbi tí o ti lè jẹ́ ènìyàn ọfà yẹn kó jáde lára rẹ ó mọ̀ pé gbogbo ìgbà ni mo máa ń rí fà sí

0: ni aro tun la ojo Tuesday. Oluwa so
1: Lagos lesson on the go.
0: Adanipe o nfe se iyanu. Oluwa so fun ni pe o nfe la ona fun awon eniyan. Te ba de pere da se ni laro. Afoju laju aditi gboran. Opopo ise mi ise iyanu lo sele nibe aro eni la deseko pada ninu church olowo so fun mi pe aro tula oluwa ni ki ku awon eniyan jo wa gboran mi welu kori karun bi be so pe Jesu Oluwa ori oko meji o wa wa ko laarin awon oko yen welu kori karun bi be so pe bo ti wonu oko yen oko to wonu e to ya o je ti simeni peteru lẹ́yìn tí wọ́n wá sùtàn ó wá sọ fún pétérù pé ó ní ti àwọn ẹsẹ̀ ibú pétérù wá dájú sí ló ń pé ẹ má bínú fún fọ́ ìsinmi yẹn kó ti ra iṣẹ́ ló pọ̀ iṣẹ́ ló pọ̀ iṣẹ́ pọ̀ ó wá ní olùkọ́ ni gbogbo orú àná a fi ṣiṣẹ́ ṣùgbọ́n a lè mú nǹkan kan gbogbo orú àná a fi káàkiri láti wá ẹja káàkiri torí pétérù ó jẹ àpẹja iṣẹ ẹja ló ń ṣe gbà tí mo lọ sí ísírẹ́lì mo dé ìlú pétérù mo dé ilé pétérù ilé bàbá ẹ náà nílé títí ẹ náà tẹ ẹ bá débẹ lẹni ṣẹrí ìlú yẹn ó kéré báyìí ṣùgbọ́n ẹja ni wọ́n ń ta ń bẹ̀ àti soft drink bíi fanta bíi coke àtomi wọ́n kì í ta kọ́mí ju tilapia fish lọ nílùú pétérù inú ìlú yẹn ẹja nìkan ni iṣẹ́ wọn ń bẹ̀ ó dàbí àgbòyìn sìn irú àgbòyìn wọ́n máa mọ̀ pé àgbòyìn sìn àgbòyìn lagos wọ́n máa ń pẹja ń bẹ̀ bẹ́ẹ̀ ni ìlú yẹn ṣe rí iṣẹ́ ẹja yẹn ni bàbá pétérù ń ṣe bàbá pétérù iṣẹ́ ẹja ló ń ṣe iṣẹ́ ẹja yẹn pétérù jogún ẹ̀ ni ṣùgbọ́n ní ìlú kórí karùn-ún yẹn bẹ́ẹ̀ sọ pé kò ní nǹkan kan mú ó sọ fún jésù pé gbogbo orú àná a fi ṣiṣẹ́ àlè mú nǹkan kan ó wá dá onípẹ́ ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ onígbẹ nítorí ọ̀rọ̀ rẹ màá tì í sí ibú ó wá ti àwọn yẹn sí ibú onígbẹ nítorí ọ̀rọ̀ jésù pé òun máa tì í sí ibú so jésù olúwa ti bá mi sọ̀rọ̀ pé ní àárọ̀ ọ̀tún lọ́jọ́ Tuesday òní ni Sunday olúwa ni kò yọjú ohun méjì agbọ́dọ̀ mi o ló máa mú wa but mi ní sọ́láyé orí afẹ́fẹ́ torí àṣírí olúwa ó ń bẹ pẹ̀lú àwọn èèyàn títí ẹ̀ ohun tó bá ti sọ jáde táwọn èèyàn bá ti mọ̀ òun náà máa ń bàjẹ́ ohun táwọn ènìyàn ò bá mọ̀ àwọn ìka ènìyàn ohun tó bá mọ̀ wọn ní bàjẹ́ òun lẹ́bi rí pé sàtáni ò mọ̀ pé jósẹ́fù ó ti gbé Jésù olúwa kúrò ní Bethlehem ti Judea lọ sí Egypt kò mọ̀ tó bá mọ̀ ni àwọn tó sọ pé kí wọ́n máa patán pa àti ọmọdún kan lọ́dí ọmọdún méjì wọn nípa wọn bọ́ kò mọ̀ tó bá mọ̀ ni àwọn tí wọ́n padànù yẹn àwọn kéèkì tí wọ́n pa wọn ò ní pa adókè ẹni tá a fẹ́ pa gan tá à ń wá ẹ̀mí ẹ̀ gan ó ti kúrò ní Bethlehem ó ti lọ sí Egypt bọ́kọ́ mọ̀ ohun tó bá sọ jáde làwọn èèyàn máa mọ̀

0: àti tí ẹ bẹ́ẹ̀lì ẹ̀wọ̀n ní àkáǹtì
1: nọ́mbà
0: ṣé èrú bọ̀ yìí
1: lára yìí
0: tá a fi sanwó rédíò
1: àdúrà
0: yìí ni mo fẹ́ gbà
1: fún mi pé
0: olúwa kọ́run aláàánú ojú ọjọ́ sí ọ
1: ohun
0: tó fẹ́ tí ọ lójú kan wà
1: ìwọ́n ṣe
0: èrú bọ́ 2000
1: yìí ìwọ́n
0: fi dọ́ẹ̀ iṣẹ́ ìránṣẹ́
1: ìwé
0: mo fẹ́ súre fún ọ
1: àánú
0: kọ́ wà tó nílò lọ́sẹ̀ bí ò bá jẹ̀rí ẹ̀ sí máa yọ
1: ọba
0: tó pèsè ní kánà galilé
1: ó fẹ́
0: ràn àánú ojú ọjọ́ sí ọ
1: ìwọ́
0: náà ló ń tó ní
1: láti
0: fi gbà tó fẹ́ lọ́wọ́ lọ
1: ẹ̀fọ́
0: ní àkáǹtì tẹ̀sà
1: kí
0: wọ́n ṣe ìrúbọ
1: sí ẹ̀ sacrifice.
2: Account number.
1: Account number.
2: Account number.
1: Account number.
2: Echo Bank.
1: Echo Bank.
2: Echo Bank.
1: Echo Bank.
2: 3 5 1 0 1 0 0 9 0 9 7 1 7 1 4 1 3 5 3 5 1 0 0 9 7 1 4 1 Recreational Apostolic Muscular Church.
1: Recreational Apostolic Muscular Church.
2: Union Bank.
1: Union Bank.
2: Union Bank.
1: Union Bank
2: 01 01 59 59 72 72 13 50 01 01 59 59 72 13 50 Joseph Oluwatope Israel.
1: Joseph Oluwatope Israel.
2: Àwọn ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wa.
1: Our phone lines are
2: 070 070 66 66 50 50 44 44 47 47 070 69 41 44 74 WhatsApp number wa.
1: WhatsApp number.
2: Ẹ máa lò fún àtẹ̀jíṣẹ́.
1: Leave your messages.
2: Yálà fún ẹ̀rí yín.
1: Your testimony.
2: Àbí ẹ̀bẹ̀ àdúrà.
1: All your prayer.
2: Fún bàbá ló máa dá yín
1: lóhùn. My father will answer you.
2: Òhun ni 091
1: 63 57 57 27 27
2: Facebook page wa.
1: Facebook page.
2: TikTok wa.
1: TikTok.
2: Instagram wa.
1: Instagram.
2: YouTube channel wa.
1: YouTube channel.
2: Prophet Olutope Israel.
1: Prophet Olutope Israel.
2: Orúkọ ilé ìjọsìn wa ni.
1: Name of our churches.
2: Àtúndọ́lá Apostolic Church Ológojúlọ.
1: Regional Apostolic Muslim Church.
2: AKA Latter Glory.
1: Nínú àgógó ìkẹyìn.
2: Ó wà ní Siraju Street.
1: Siraju Street.
2: Ìkọ́ládún sí Road.
1: Ìkọ́ládún sí Road.
2: Ẹlẹ́yin bus stop.
1: Ẹlẹ́yin bus stop.
2: Ìpájà Lagos.
1: Ìpájà Èkó.
0: Mo súre fún ọ lálẹ́ yìí.
1: Father bless you this night.
0: Bó o ṣe ṣe ìrúbọ yìí.
1: Dear sacrifice.
0: Láti fi ránṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́.
1: To support this ministry.
0: Olúwa kó rán àánú ojú ọjọ́ sí ọ. Obi tó ti fẹ́ ṣẹ̀sìn.
1: Yẹ yọ mọ́ ní
0: bí ṣe. Dán ìpéwò pẹ̀lú ọrẹ
1: yìí. Test this calling with this.
0: Kò sẹ́ni tó ṣí ọrẹ yìí.
1: No wonder do this offering.
0: Pẹ̀lú ìgbàgbọ́ tí wọn ò ní testimony.
1: With faith that we have testimony.
0: Ìwọ náà dán ìpè yìí wò.
1: Do you test this calling.
0: Gbogbo obi tó ti gbàdúrà.
1: Yẹ yọ pé.
0: Tí ẹ̀rí rẹ ò dé.
1: And your
0: tó wà ló rú bọlé lórí.
1: And I use this sacrifice.
0: Gbogbogun.
1: Help us.
0: Tí agbára àdúrárí ò ká.
1: Bó
0: o ṣe ṣerúbọ yìí. Ní orúkọ Jésù.
1: Name of Jesus.
0: Olúwa sọ di ẹ̀rí
1: fún.
0: Àánú ojú ọjọ́ wa orí. O ní ṣẹ̀sìn.
1: Wà
0: á rí ìrànlọ́wọ́.
1: Àmúlẹ̀
0: lolúwa wí.
1: So did I say.
0: Jésù olúwa wa.
1: Àmì àmì àmì lórúkọ Jésù.
0: Èmi wò lé olútọ́pẹ́.
1: Báyìí pẹ̀lú tó dọ́pẹ́.
0: Ọmọ Joseph Ogbemisi.
1: Sọ́yìn Joseph Ogbemisi.
0: Mo ń lògó lọ́wọ́.
1: Àmì ìsìn máa ń gbé orí.
3: Àtúndà
1: òní.

wọ́n máa ṣe. Agbára ń bẹ ní ọwọ́ Ọlọ́run. Àṣẹ sì ń bẹ lẹ́nu àwọn wòlíì rẹ̀. Àwọn tó yàn ó fi àṣẹ sí wọn lẹ́nu. Bó o bá gbàgbọ́ pé Jésù ni Olúwa, ilẹ̀kùn ilé wọn ni tàtí mọ́. Máa ṣí. Já máa ṣí. Já máa ṣí. Já máa ṣí. Já máa ṣí.

0: fo me da le lo wa me o ya ba me di na lo wa to ko ya ba me di na lo wa to ko ya ba me di na lo wa to ko ya ba me agba ti gbedi ni ko wo do aye la me lo ru ko ge su po je me ro su bayi olorun ko fo lo ru alafia me ko ji dada me o fa iku ko jade me ji vida na pori masaida ira bakateli mo osida ni oruko ayes onola bi owo ibade onwana bi owo ibade tan ogun ama fara towo ibade tan awon iyanu abami ama sele bi owo ibade eje o pe ni owo olorun nitori ko si ojo oluwa ko le se o npo mi lo spirit to buy o ti ru ara re pipo fe lo para e o need ko para re mo ni iroya yo nipa jesu oluwa en to ku ni kan fari o mo olorun oga ogo agbara re loju oku dide agbara lo laju afoju o fara re ojo keta o ti o jinde awon gbogbo awon oku to wa jerusalem won ji pelu e eni ti mo so nipa re leleyi to ba sami o bi aye re wo o be ise re wo o bi aye re wo o gba ise re wo ati igbe iwosan oga to le dide igbe iwosan iwo ti sere ti daru igba iwosan baba mi ki odele iki ti mo ki oloni iki idele ni iki irere ni ani iki iki orire ni ma para ese ajewa agbe oluwa si nbe pelu iri mi na da wa jira na fi tataru me sita ha wa oni bi na ba roba likete eje wa adena me ni bi na karama no sheteli ba o ti sun ọba ni pe ko roku ma pare o mo mu iroyin ayo wa loni aye re gba iwosan e ja gbo ti we bi mo ti e wi ko le mo ko ni ireti Isaiah 55 e ka se kini yen nikan e se kini yen nikan Isaiah 55 e se kini yen kiro wi
1: ìjẹ́ gbogbo ẹni tí ò bẹ́ ń gbẹ.
0: Ìjẹ́ gbogbo ẹni tí ò bẹ́ ń gbẹ.
1: Ẹ wá síbi omi.
0: Ẹ wá síbi omi.
1: Àtẹni tí kò ní owó.
0: Jésù ní èmi ni omi iyì. Ó ní ẹni kẹ́ni tó bá mu níbẹ̀ ògbó ò lè gbẹ. Ọ̀gá tó o bá fẹ́ dìde o nílì láti jókòó sílé. Ó tó sọ ni pé ẹ wá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń sọ àwọn ọ̀rọ̀ àìgbọ́n kan. Wọ́n ní tó bá ṣe pé àwọn pásítọ̀ yẹn ṣe iṣẹ́ ìyanu tòótọ́. Ẹ jẹ́ kí wọ́n lọ sọ ọ̀sìpìtù. Ẹ jẹ́ kí wọ́n lọ sí mọ́ṣúárì. Bíbélì ò sọ bẹ́ẹ̀. Ó ní àwọn tí ò gbẹ́gbẹ́ jẹ́ kí wọ́n wá. Ẹni tó nílì ìwòsàn ló máa gbégbèsè. Ẹni tó nílì ìyanu ló máa gbégbèsè. Ṣé ìwọ tí alátakùn kún tó bá sọ̀rọ̀tọ̀ gangan, wàá máa forí ko. Kó wọnú lé wàá máa forí ko. Ìwọ kò àmọ̀ wípé nílì. Bíbélì sọ wípé ẹni tí ara rẹ̀ kò dá ló nílò oníṣègùn. Ìwọ tó mọ̀ pé nílì oníṣègùn. Ìwọ tó ń gbọ́ mi nísinsìnyí. Sọmọ ìgbà tó ti pààrọ̀ ẹ bá ti tó fẹ́ visa. Sọmọ ìgbà tó ti gbé pásítọ̀tì kiri ó ẹ̀sìpáyà mẹ́ lọ́wọ́ ó ti rìnú ẹ̀ lẹ́ẹ̀mejì Ghana lásán ò lè lọ. Ó wá sọ pé wà ọ́n dárí ẹni bá nídìí omi yóò wá omi wá. Mo gbàdúrà ìlọ́ọ̀dì àdá pàrú síta ọ̀gá ògo ó jáde sí ọ. Ẹni bá nídìí omi ló máa wọ́mi lọ. Olùfẹ́ gbọ́mi kì í pẹ́ táyé yàn ń bàjẹ́. Kì í pẹ́ táyé èèyàn máa ń dára ọjọ́ tí iye èèyàn bá ti ṣíra yíyẹ ti dá bí iye èèyàn bá ra ó ti tán ẹni tí iye rẹ ra ọ̀rọ̀ ayé wà torí nípa kí ọ wà sínú fullness of understanding òun ló máa lànà fún yàn wọ́bí ẹni tára máa ń ro awa dọ́kítọ̀ ẹni nídìí ìyanu wòlíì ni ó wà á eléyìí àdúrà mi fún ọ tó o bá ṣàmì iye rẹ kò ṣí. Wo bi ọrọ ẹtọọchi kan leleyi ọrọ ẹsìn kan leleyi ibi àdúrà yẹn bá ti gbà ní tọọchi èèyàn gbọ mi dáadáa ọrọ òyìnbó kan leleyi ọrọ kíni nánánáná wo bi jésù tí èmi mọ yìí ọmọ ọdún mẹjọ ni mo ti gbà á ní ọmọ kékeré bàbá tó bí bàbá mi wọn ṣe nígbàgbọ mo ní ìbá pàdé pẹlú jésù ní ọmọ ọdún mẹjọ lábẹ ìpè bàbá mi timotiu wọlé ọba rẹ tí jésù pè mí tó fi àánú rẹ fọwọ́ mi sọ tí ọmọ lè sọ fún ọ nípa jésù tí mo sọ yìí ayé tèmi yí padà iṣẹ́ mi yí padà látọmọdún mẹjọ gbogbo tí ó dàbí òkè láyé àwọn bòbí mi ọlọ́run gbé gbogbo ẹ̀ wálẹ̀ nípa pé ẹnìkan gba jésù nílé wa eléyìí ni ayọ̀ mi olùfẹ́ òun gbọ́ mi báyìí mi ò mọ ohun tó ń là kọjá tó o bá sọ wípé mo ti gbàdúrà lo wa eni ba fe dide oriri lo ma wa ta fi dide wa gba no riri ni ti wa to ba ara iro oni ra o to bo ba do ta lo go ba teje to ba de bi to dina wa oni mo bi oluwa ti wa oga anti mommy mi mo do pare tori awon mo ye o to ba ku awon mo ya sori re o gba mi dada oli to lase lo nilo woli ariyan lo nilo woli to ni ekata lo nilo ni power of this mo wa nnu awon eko olorun ti oluwa gbe kale bi odo ni ran temi lati tu awon eyan sile nibi to wa ye gba itu sile
1: amen
0: mo ni nibi to wa ye gba itu sile
1: amen
0: ko le mo pe olorun ti pase mi soro si o agba olorun a ma feel e bi mo je soro yi wa ma feel wa la yo olorun mo je soro yi adua mesan ata gba lo ni prepare sile prepare tori oni ni dide re bere
1: amen
0: money oni ni dide re bere
1: amen
0: money oni ise ni dide re bere
1: amen
0: money oni ni dide re bere
1: amen
0: igbe dide re oni lo bere
1: amen
0: to ba si ami oluwa ki owo ba ye re
1: amen
0: aisan ri so aisan ye owo jesus fatu
1: amen
0: oni eni ti o ngbe ngbe gbogbo yakan lo gbe gbe o bi bebi ni ibukun tu anu fun awon ti o gbe gbe oni tori pe o sekun o aya awon ti o gbe o gbe won ni di omi eni to gbe gbe lo ni di omi eni to mo pe o ni di ibapade olorun ni mo ba soro eni to mo bi po ti lu agbara mo o ti fe lo ni mo ba soro eni to pe awon ti kawe mi ori kan mo bo nbe mo ba soro eni to ti dide to fe jabo oni mo ba soro tori pe eyan ba dide o tun ni di olorun lati gbe soke tori pe bo ba gbe soke mayo o para bo nle olorun ni gbe eyan soke ti ki n jabo ibuku ni fun awon ti o gbe gbe ah sha eyan mo woli o gbe agbe yin bi e ta mi na o
1: yes sir
0: do gbe gbe yin bi
1: yes sir
0: bi o gbe ba gbe o wa wa olorun ki la fi n gba awe ta fi n gbadua tori pe o gbe gbe wa ibuku ni fun awon ti o gbe gbe tori a kun won oga ti ko ba ti kun tomati ku inu ko
2: because
0: to ba pada nda si bo ma da si ile but ti gap ba wa nbe a ma feel e a ma feel to mi o le ku tank o e gbo mi awon ti o gbe gbe ni mo ba soro ijo gbe gbe o fa gbara ah igbe gbe lati dide ijo gbe gbe lati di eya bo be yin odo e gbo mi e gbo mi eni lu agbara lata fu emi gugun eni lu agbara fun igbe dide eni di olorun fun gbogbo te fe da oga opo awon to n gbo mi bayi america lo ye ko wa bagbara kan di omo lu yi iwo ko mo ninu imo lara pe ibi kan lo ye ko wa pe agbara kan lo di omo le gbo mi o je to gbadua oluwa so fun mi nigba ta se bere church yi o ni ma je ko ma ro e loju ati gbe owo le awon eyan iye igba to ba gbe owo le won ni anfani ti won ni aye tete ma gba atuse baba wo ni bala se ma debe
3: fun gbogbo eyin ti e n bo lati agbara ori e wo ona ke de iyanoba ti e ba ti de iyanoba e wo moto to n lo si iseri idimu ti e so fun ori pe genesis bus stop ni e ti fe bole ti e ba ti de genesis bus stop e cross si odi keji ni egbe petrocan filling station yen e ma ri awon olokada nibe e so fun ori pe bakari big church den lo o ma gbe yin debe fun gbogbo eyin ti e bo lati oju ore baruwa itele e wa ona ke de abeson gate ni egbe honeyland school yen e ma ri awon olokada nibe e so fun pe bakari big church den lo o ma gbe yin debe fun gbogbo eyin ti e bo lati songo to gate alakuko e wa ona ke de iyanu paja e gbe moto to n lo si iseri idimu e so fun ori pe okun ola ni e lo ti e ba ti bole mi okun ola eni o nidi ke soda ni apo otun ye e ma ri olokada nbe e so fun pe bakari big church le lo o ma gbe yin debe ti ona ba wa da mu moye loju awon number ti e ma pere 0915899 4696 0915899 4696 tabi 081-32-38-9415 081-32-38-9415 Jesu reti e o
0: Bomi ko to di ojo meje to ba le fi ese re kan nu ma je mi ko to de ojo meje ati gbadua ati gbawe ati wa oju Olorun fi ipade yi loruko Jesu ase ya down lori re
1: amen
0: ani en ẹni tí ó ń gbẹ́ gbẹ́ ẹjẹ́ kọjá kí ni ẹjọ́ kó wá lọ akọ wípé ó ní bí àmàṣeo ó ní ìrètí ń bẹ fún igi tá a gé lórí tó bá gbúrú omi yóò sọ jáde kí ló kú lára ẹ ta ló sọ pé káàsà ló máa pa ẹ bóbí kò lè pa ẹ ọlọ́run ló nílò àṣẹ ló nílò ohun ojú ọ̀rọ̀ nílò mo sọ ní òde dá sọ ayé rẹ gbà àtúnṣe ẹjọ ẹ máa pa ẹyin 300 yìí ẹ pe àwọn nọmba yìí jẹ sọ fún ọ jẹ sọ fún ọ ẹni bá mọwọ dẹrẹ nìyà dì ẹnta yẹ bá dára yẹ bá yọ báyẹ rẹ bá dá tójú ọṣẹ jésù àmì ògo rẹ wá dà mọ gbàdúrà fún ọ pé ayé rẹ yóò ní ìtumọ àdúrà mẹsàn án la fẹ gbà bọ ká tó gbà dìde dúró mi tó bá wà báyọ lie down ni báyọ wọn rìn ni ṣá fi ọkọ rẹ sí tó ń ṣe pé ẹjẹ jésù lẹ mẹsàn 1 2 3 go
2: ẹjẹ jésù
0: ẹjẹ jésù
2: ẹjẹ jésù.
0: Pe àwọn nọmba yìí pe dadi tó bá tọ̀nà tọ̀nà dàrú mẹ́ lọ́wọ́ pe ni Genesis bus stop ni mi pa ko kam yen ni sheri dimu eloyi lo won ba si aye re o jiya mo ha
1: me
0: e pa to ko owo tin jiya lara mi
1: owo tin jiya lara mi
0: owo ogun lara mi
1: owo ogun lara mi
0: ki
1: lo se
0: dada
1: dada
0: e gba ti
1: o wa de
0: àwọn èèyàn méjìlá ní kọ́ máa gbọ́ prógámì lójoojúmọ́ sọ fún wọn ká jọ máa gbàdúà lójoojúmọ́ ọ̀gá àdúà nígbà o bó bá sunkún tó ronú jẹ́ kí sọ fún ẹ wà á bẹ̀bẹ̀ sí high blood pressure but ẹni tó bá ti ń gbàdúà kì í ronú ẹni tó ti ń gbàdúà kì í ní àsáyẹ́tì ẹni tó ti ń gbàdúà kì í òkè ẹ torí àdúà máa bí ìgbàgbọ́ oníta ni yóò wà bí kò sì kó gbàgbọ́ pé èmi ni torí náà ẹ jẹ́ kí n máa gbà lójoojúmọ́ gbogbo àwọn ọ̀rẹ́ tó mọ̀lẹ́kọ̀ ní ẹjẹ́ ìjọ pàdé o ẹ̀yin fámìlì tẹ́ ń gbó tu ibu ọ̀kọrẹ́sì o tó ṣe bàbá ṣọmọ o tó ṣe ẹ̀gbẹ́ ṣàbúrò ẹ̀pẹ́ ara yín ẹjẹ́ ìjọ gbàdúrà ìtúsílẹ̀ eléyìí ni mo mọ̀ agbára olúwa ń bẹ síbẹ̀ eléyìí ni mo mọ̀ agbára olúwa ń bẹ síbẹ̀ ọ̀nà rẹ̀ ńlá ọ̀nà rẹ̀ ńlá sọ pé bàbá ọba tó pé bàbá
1: ìyàmílẹ́nu
0: ọba
1: bàbá
0: ìyàmílẹ́nu
1: ìgbàdúrà
4: Every day till payday.
0: Every day till payday.

0: lónìí la gbé ẹwọ àárín àwọn èèyàn gidi. wíìkì yìí nínú gbogbo wíìkì tó ti lò
1: láyé
0: eléyìí ló máa dájú.
1: o
0: ma hali hẹsà o tó fẹ́ fowó ṣe tó gbélé
1: yìí.
0: mo rí tó fẹ́ fowó ṣe jókòó torí ìrànlọ́wọ́ ti pin. ní wíìkì
1: yìí
0: ẹnìkan èèyàn kan tó jẹ gbẹgbẹrún
1: èèyàn
0: yóò dìde. Yóò bẹ gbẹrù. Yóò bẹ gbẹrù. Ohun tó mọ̀ ṣe yẹn. Lọ ṣe wájú àwọn èèyàn gidi. Joseph ti ń tú àlá ti
1: pẹ́.
0: O ti ń lálà ńlẹ̀
1: wọn.
0: Àlá ló fi sí ṣòro. Bọ̀ lọ́jọ́ tó tú níwájú Farao. Ó gba òkà ọba. Ó gba ilé ọba. Ó gba àrùkẹ̀rí ọba. Ó jókòó lórí ẹsẹ̀ ọba. Ó wọlé ọba.
1: Kò
0: dẹ̀ jáde mọ́.
1: Àyà
0: máa sọ. Ohun tó o mọ̀ ṣe.
1: That is your good.
0: Ẹ̀bùn rẹ.
1: Your gift.
0: Iṣẹ́ rẹ.
1: Your work.
0: Ẹ ọpọlọ tó o ní.
1: That brain you have.
0: Ọgbọ́n tó o ní.
1: That your potential.
0: Ní wíìkì
1: yìí. This week.
0: Kó ta ọ sínú owó.
1: Ẹ ẹ push it to money.
0: Malé dasa.
1: In the name of Jesus.
0: Tó ń tẹ́ èèyàn bá mọ̀ ṣe ò bá ti mówó wá.
1: If what you are good at don't bring you money.
0: Bí àṣe dànù.
1: In that western effort.
0: Bẹ́ẹ̀ni yàgá balẹ̀zẹ̀
1: ya. In the western effort.
0: Ohun tó o mọ̀ ṣe gbúdọ̀ bọ̀ ẹ́.
1: What you are good at must be able to feed you.
0: Kó tún ṣẹ́kù.
1: And even have left over.
0: Àṣẹ ni mò ń lò lé.
1: I did not tell you today.
0: Wọnú ògo. Wọnú ògo. Wọnú ògo. Wọnú ògo. Wọnú ògo. Wọnú ògo. Nǹkan burúkú ni.
1: It's very bad.
0: Kó máa pàtẹ́wọ́ fún yàn láì fún yàn ní nǹkan.
1: When they applaud you,
0: Appreciation without
1: compensation.
0: It will end up in frustration. Oh my God. And when
1: you
0: go on it,
1: he
0: said,
1: you will be great. You will be great. You will be great. You will be great. You will be great.
0: In the name
1: of
0: Jesus.
1: I have some prayer
0: points
1: for
0: you. But let's start with
1: people first.
2: Praise the Lord. Orúkọ mi ni ẹ̀rí gbé mi sọ́lá mo wá láti ìlú Èkó ní Agége mo gba ilé sí ìlú Èkó èmi special tenant tí gbogbo ènìyàn tí òjò bá ń rọ̀ tí wọ́n bá ń gbé mi níta nítorí pé èmi special mo lórí ọ̀fẹ́ láti gbé mi nínú yàrá tí n bá wá ṣàkọ tí mi ò gbé mi bẹ́ẹ̀dì mi máa bá mi gbé mi rọ́ọ̀gì gan á gbé mi tẹlifíṣàn gan máa bá mi gbé omi mo wá sọ fún ẹjẹ́ǹtì tí wọ́n fún wa ẹ jọ ẹ bá mi wá solution sí yàrá yìí ó ti ń jò ju èmi àtàwọn ọmọ mẹ́rin tójò bá ti dé tó bá jòrú ni kò sórun.
3: Hello Lagos, welcome to the Jordan Night Show and today.
2: Wọ́n ní kí n lọ mú owó ọdún kan wá mo dẹ̀ fún wọn ní owó ọdún kan ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì mi ò rí káfíńtà mo bá padà lọ bá wọn ẹ jọ sá mi ò rẹ́ ní.